0: irun ibà orin jẹ́ irun kan yára pè ní paludism ńlẹ̀ lóyìnbó irun jẹ́ irun kan yí bẹ́ alápá enabu nẹ òun akóhùn ẹ̀bọ́ nẹ irun jẹ́ irun kan jẹ́ irun bàdé ń ṣínà pa ọmọdé yẹn lọ́ọ̀yá ọmọdé bẹ́ kò ní ọdún mẹ́rù ẹ ní alápá yìí náà ta irun ẹ̀fú nẹ na pa ọmọ ẹ tọ́nà kan jogún bá irun ńbà ńlẹ̀ ló tógó ìjọba tógó kẹsìntà rẹ̀ ní akóbu làǹbà fún ọmọ chigiri yẹn làǹbà yàbọ̀ kó bù yẹ ọmọ yẹn kò ní ọdún mẹ́rù náà ẹ ọ̀rákọ́ bulanba nọ̀nà mẹ́rin mọ́dé ní oṣù mẹ́rú yẹn oṣù mẹ́fà yẹn oṣù méje yẹn oṣù mẹ́dógún wọn ní ọ̀nà karùn-ún bulanba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóba lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí nta ọmọ àní ká lójú fò sí lọ́jọ́ àti tiẹ̀ tù mí sán ọdún yìí bẹ́ àwọn àlàkó yìí nàbẹ̀ kó bulanba bẹ́bẹ̀ lẹ́nu tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ kò ní ọdún mẹ́rù náà tọ́nà làǹbà yìí bẹ́ kúrò ní iye ńlẹ̀ ló tógó ẹ ìjọba tó wà pé ń pò ní ká lójú fò sí ṣe ká gbẹ́ ọmọ wọn lọ́nlé dòtó ibẹ̀ sánmọ́ ǹdí làǹbà búbù ká bulanba fún ọmọ yẹn kọ́ ibẹ̀ bulanba tán náà sùnú múdọ́ ibẹ̀ àpè ní mùsíkẹ́ ẹ̀ǹpẹ̀yẹ ṣe alápá ọkọ̀ máa ń bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ eke iye ara pàtà yín pò nàmẹ́ kí ca etí pàtà yín pò sí kòtò wọn kó mọ wa ni kòtò wa ni èké di kòtò yẹn pò nkọ bẹ ti níjọba iye àrí di afọ arílẹ òun náà bá pa ọyàn òun ẹgbẹ ọtọọtọ.
1: ǹlẹ̀ máa wo ìhàn kún omi ró ní àyè rẹ̀ máa wo ọlọ́run.